qui vous dites leur gloire.
ẹja gbàdúrà fún gbogbo ìwà ibi ní fọlọ́run kó kí ọ̀pá gbogbo sókè sí lòdì sí. Ẹja gbàdúrà ọ̀rọ̀ ọlọ́run á tún gbilẹ̀ sí lórílẹ̀-èdè lórí ọ̀fẹ́ láti máa gbọ́ràn láti máa gbéjà yó òdodo bí o bá jáde báyìí. Wàhálà àwọn èèyàn tó ń lọ ilé ìjọsìn wọ́n ń lọ ṣọ́ọ̀ṣì ṣùgbọ́n síbẹ̀ láàrin ọ̀sẹ̀ àrípa ẹ̀ ó gbàdúrà ìbẹ̀rù ọlọ́run á gbilẹ̀ nínú ọkàn àwọn èèyàn tó lórí kápẹ̀ lọ ṣọ́ọ̀ṣì ká a fẹ́ kí ọlọ́run tá à ń gbọ́ kó wọnú ọkàn wa lọ kí ó lè yí orílẹ̀-èdè yìí padà sí rere. Àwọn tí a bá sì ṣe fẹ́ ní transfer sí ní báńkì ní Benin Bank ní àmbẹ̀ 10-11-34-92-70 ní àká nọmba Benin Bank 10-19-11-34-92-70 àti 70.

gbàdúrà fúnra wa àwa tá à ń gbọ́ àwọn nǹkan ńlá ńlá yìí tá ò bá gbé ojú ayé ẹ̀ ta ló ní ti fẹ́ gbégbé ayé ẹ̀ tá ò bá gbàgbọ́ tá ló ní ti fẹ́ gbàgbọ́ ẹ jẹ́ gbàdúrà oore ọ̀fẹ́ láti gbé gẹ́gẹ́ bí ọlọ́run tá à ń gbọ́ kọ́lọ́run tó dà sínú ayé wa a ní máa ṣa ọ̀rọ̀ ọlọ́run màá gbọ́ ọ̀rọ̀ sílé mi ò ní gbọ́ rárá o gbogbo ọ̀rọ̀ ọlọ́run la máa máa gbọ́ ọ̀rọ̀ sí a ò ní ká ẹ̀gbọ́n ọ̀rọ̀ sí kan ká gbọ́ ọ̀rọ̀ sí kejì ẹ wo sọ́ọ̀lù torí pé kò gbọ́ ọ̀rọ̀ sí gbogbo ìhà ìgbé ayé ọlọ́run nú ayé rẹ̀ ẹ jẹ́ gbàdúrà kọ́lọ́run ràn wá lọ́wọ́ láti jẹ́ olùgbọ̀n sí gbogbo ọ̀rọ̀ ọlọ́run. Láti ìjáde lọ India lọ́lọ́run lọ́wọ́. A ti gbin ọ̀rọ̀ náà sí India. Ọlọ́run kò bomi ọ̀rọ̀ náà. Ọ̀rọ̀ náà dàgbà. Gbogbo àwọn ẹ̀ka ń jẹ́ níṣẹ́ ọlọ́run á gbé wọn dé láti gbé gbogbo àgbáńlá ayé. Ní orúkọ Jésù làgbàdúrà. Bàbá wa ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín fún gbogbo tí a ti sọ jáde nínú àdúrà fún yín. A mọ̀ pé ẹ ti gbọ́ àdúrà. Ọlọ́run, ohun gbogbo tá ò tó ṣe àti ohun gbogbo tá a ti gbọ́ tẹ́lẹ̀. Ẹ jẹ́ kó ṣòṣe inú ayé ẹnìkọ̀ọ̀kan wa. Gbogbo wa pátá la ó jẹ́ ikọ̀ sí ọ̀rọ̀ náà lórúkọ Jésù. A dúpẹ́ bàbá. Torí pé àgbàdúrà lórúkọ Jésù olúwa àti olùgbàlà wa. Ẹ ṣe ẹjẹ́ àjòkò ẹjẹ́ tẹ́tí sí àwọn ìfilọ̀ wọ̀nyí. A ti gbogbo wa káàbọ̀ sí ìsìn àjùmọ̀ṣe papọ̀ tèmí fún ẹgbẹ́ àkọ́kọ́ lórúkọ Jésù. Nú ẹgbẹ́ àkọ́kọ́ ìjọsìn tèmí ní ìjọ Bípálà ìrólùyá ìjọ wa. Àwa tá a wà ń bí lónìí ló ní í ṣe pẹ̀lú àwa alátagbéje ajégúnlẹ̀ àlùmọ̀ṣọ́ gbàgádà ìkẹjà tófù àti sómólú la wà ń bí. A fẹ́ kí àwọn tí ó jẹ́ àlejò láàrin wa lónìí káàbọ̀ ẹ̀yin tẹ́ wá jọ́sìn pẹ̀lú wa lónìí fún ìgbà àkọ́kọ́ lónìí. Fẹ́ kí irú ẹ̀yìn èèyàn bẹ́ẹ̀ èyí ni ìgbà àkọ́kọ́ tẹ̀ ń gbọ́sìn pẹ̀lú wa láàárọ̀ yìí ẹni wọ́n tó kò sí rí èyí ni ìgbà àkọ́kọ́ tẹ̀ ń gbọ́sìn pẹ̀lú wa bóyá ẹnìkan ló pè yín o tàbí ẹ̀yin nìkan wá fúnra yín ẹni wọ́n yín tó kò sí rí ibi títí tẹ́ bá wà ẹ̀gbọ́n. Ẹ jọ̀wọ́ mo fẹ́ kẹ́ gbé gbèsè mi ẹ̀ ń dé dé lórí ẹsẹ̀ yín ẹ̀ bá ti ju mo fẹ́ mú ìtumọ̀ olùṣọ́bùsọ àgbà tẹ̀yìn wá. Ẹ̀dẹ̀ lórí ẹ̀sẹ̀ yín. A ti ń káàbọ̀ sáàrin wa lónìí lórúkọ Jésù. Àwọn aṣọ́nà wa wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ yín. Ìwé pélébé kan wà lọ́wọ́ wọn tí wọ́n á fi lé yín lọ́wọ́. Ẹ gba ìwé yìí lọ́wọ́ wọn. Kẹ́ ẹ kọ́ ní lẹ́tà tó máa hàn gàdàgbà gádágá. Tẹ́ ẹ bá ṣàkọsílẹ̀ tán ẹ dá padà fún wọn. Ẹ jókòó. Lẹ́yìn ìjọsìn láàárọ̀ yìí, ẹ̀yin àlejò yẹn ẹ jọ̀ ọ́. Ẹ wo iwájú níbi tí kẹkẹ wà yẹn níwájú wà ń bẹ̀ jáde síbẹ̀. Àwọn adarí wa àwọn aṣọ́nà wa darí sọ́wọ́ iwájú bí kẹ́ máa jókòó sí. Àwọn adarí wa wá bá yín bẹ̀ máa tún gba ìnímọ̀ràn àti nǹkan míì láti ìdọ́dọ̀ yín. Ìpàdé wa láàrin ọ̀sẹ̀. Àwọn ìpàdé yìí là ń ní láàrin ọ̀sẹ̀ ní gbogbo ọjọ́ ìsinmi. Gbogbo ní àwọn ìjọ ọkọ̀ àti àwọn ìjọ àdúgbò wa tá a ti wá. Tẹ́ ẹ bá wá fúngbà àkọ́kọ́ bí ẹ bá ṣe jáde wá láàárọ̀ yìí wọ́n á sọ fún yín ilé ìjọsìn tó súnmọ́ yín. Bákan náà a ní ìdàpọ̀ ojú ilé ní gbogbo ọjọ́ ìsinmi nírọ̀lẹ́ la máa ń pàdé ní kéréje kéréje tí òun là ń pè ní ìdàpọ̀ ojú ilé. Gbogbo ọmọ ìjọ ìpátá la gbọ́dọ̀ ní ìjàpọ̀ ojúlé kan tàbí míì tá a wà. Bákan náà àwọn ọmọdé wa àtàwọn ọ̀dọ́ wọ́n ní ìpàdé ojúlé tiwọn. Aago mẹ́rin làwọn ọmọdé àti àwọn ọ̀dọ́ wa ń bẹ̀rẹ̀. Àwa tí a jẹ́ àgbàlagbà àwọn aago márùn-ún ni ìpàdé ojúlé wa ń bẹ̀rẹ̀. Lónìí ní àwọn ìṣẹ̀lẹ̀ ọkùnrin wa ní
ọ̀bùn mẹ́ta ìfagbára wọlé fáwọn ọ̀dọ́ ó máa wáyé fún àwọn ọ̀dọ́ wa níbi ìsọ̀rí ẹ̀sìn wa àwọn dlsa àwọn agùnbánirọ̀ àti gbogbo ẹ̀ka àwọn ọ̀dọ́ ní ìjọ la máa pàdé ní ìsọ̀rí ẹ̀sìn wa fún ìfagbára wọn ni àwọn ọ̀dọ́ wa ní gbogbo ọjọ́ ajé la máa ní ẹ̀kọ́ délé ọjọ́ ajé tí a máa ń kẹ́kọ̀ọ́ ọlọ́run lẹ́sẹẹsẹ àti tẹ̀ntẹ̀lé olùṣàgùtàn wa àgbà fúnra wọn ló ń kọ́ wa ẹ̀kọ́ délé ọjọ́ ajé ń bẹ̀rẹ̀ láago mẹ́fà kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ọ̀la monday tí ń ṣe ọjọ́ kẹ́ẹ̀dógún ẹ̀yin ará látòkèjì lẹ máa darapọ̀ pẹ̀lú àwọn ará gbàgádà tóti àti sómólú fún ẹ̀kọ́ ìbéèlì yín níbi ẹ̀yìn òṣèjì aago mẹ́fà kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ni ìpàdé ń bẹ̀rẹ̀. a ń wá láti ní ìdánilẹ́kọ̀ọ́ àti ìṣòro ọkàn ní aago mẹ́fà kù àwọn àkókò sáyẹ̀nsì wọn yàtọ̀ ní àwọn àdúgbò wa ṣùgbọ́n a máa ń sábà bẹ̀rẹ̀ ní aago mẹ́fà àwọn ẹlòmíì aago mẹ́fà àbọ̀ ó dá lórí àwọn àkókò tí a ń ṣe ní àwọn ìjọ ìsìn wa ní gbogbo ọjọ́ ìlànà kẹta ní gbogbo oṣù la máa ní àṣálẹ́ agbára olùṣàgùtàn àgbà wa tí wọ́n jẹ́ olùdásílẹ̀ ìjọ dúpàlẹ̀ káàkiri gbogbo àgbà ńlá ayé àwọn fúnra wọn náà ń ṣiṣẹ́ ìrìnsẹ̀ sí wa ẹjọ́ ẹ má jẹ́ àpàdánù àwọn ìpàdé wọ̀nyí ààyè ìpìlẹ̀ pàtàkì ìtọ́jú ìta gbangba tó fi yìí ó máa wáyé ní ọjọ́rú ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n títí di ọjọ́ ìsinmi ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù gbogbo wa aago márùn-ún ìrọ̀lẹ́ la máa ń bẹ̀rẹ̀ ọjọ́ wẹ́ẹ̀dẹ̀ tó gbẹ̀yìn lóṣù ni ìtọ́jú ìta gbangba ó máa wáyé o ẹ jọ̀wọ́ ẹ má jẹ́ ká ṣe ìfẹ́ ìta gbangba inú ṣọ́ọ̀ṣì wa o tó jẹ́ lóde ṣọ́ọ̀ṣì ẹ jọ̀wọ́ àwọn ọ̀dọ́ wa tó wà ní ẹgbẹ́ kejì lẹ́yìn ìjọ ìsìn láago méjìlá ọ̀sẹ̀ yìí ni mo máa ń pàdé fún wọn.

Nítorí tí a ti wá ṣe ìrànwọ́ fún ayé àti fún ángẹ́lì àti fún ènìyàn.
Ọlọ́run yóò mọ̀.

gbogbo wọn nípa ìlòkè wọn ìwà ìlòkè wọn wọn ò gbójú wọn ò fọlá tó òfin ọlọ́run mọ́ oníkíríkì kan ń pe wọ́n ń béèrè wọ́n ń pe ohun tí wọ́n fẹ́ gbọ́ nítorí náà ìyanilẹ́nu nígbà náà rèé ìlà láti yìí ó láti jáde wá kó wá mọ alẹ̀ lọ́wọ́ nítorí tí àwọn èèyàn yìí báyìí o àìmọ ọwọ́ ti já wọn kulẹ̀ ní òun nígbàgbọ́ ní ọlọ́run mọ́ wọ́n kàn ń fẹ́ ọba láti jọba lórí wọn gẹ́gẹ́ bí orílẹ̀-èdè mìíràn àwọn èèyàn wọ̀nyí báyìí wọ́n wá wá ségun wọ́n jẹ́ aláìmọ́ lọ́rùn wọn ò ní ìgbàgbọ́ nínú ọlọ́run wọ́n kàn jáde wá báyìí báwo ni wọ́n ṣe lè borí eléyìí ni àwọn ènìyàn tí wọ́n gbàgbọ́ ẹni pé wọ́n lo wọ́n nígbà ìyàtọ̀ náà ṣùgbọ́n ìgbésílẹ̀ tí kílíkílì o ṣùgbọ́n lòdìsí ọ̀rọ̀ ọlọ́run àti agbára ọlọ́run àti àwọn ìlérí ọlọ́run ìgbéyà wọn ó lòdì sí wòlíì sámẹ́lì sámẹ́lì má bàa sọ̀rọ̀ wọ́n gbìyànjú láti tọ́ wa tọ́nà wọ́n darí wa ní ọ̀nà kankan ṣùgbọ́n ohun tí àwa ó ṣe rèé wọ́n sì ní ìgbéyà náà wọ́n pa sámẹ́lì lọ nìyẹn wọ́n ti ṣẹ́gun wọ́n fẹ́ kó wá sí ojú ogun báyìí ìlànà tó wá ṣe sí pọwọ́ báyìí fún ogójì ọjọ́ báyìí gbogbo làwọn sì ń jáde wá ó alọ̀ ọ̀nà wọn báwo ni wọ́n ti wá retí pé kí wọ́n borí

Okomisiko Obotito. E wa ni ibo awon atoko. Ni mo gbe yi, ti yo ti mo. Ah. O ba ni lati tala ise. Awon iye ye wo mu wo ti fe ku rubo fun Olorun re ni. O ti lo so ni yi o. Ni gba ti nle de kan. Ni gba ti jo kan. Ìjọ gbogbo kárí ayé tó bá lọ sójú ogun kan ṣùgbọ́n a ti ṣẹ́gun wọn nípa ìdámẹ́bi ọkàn wa ìwádìí ọlọ́run wọn a ti ṣẹ́gun wọn nípa títí wọn àìlóko wọn a ṣẹ́gun wọn nípa àìnígbàgbọ́ náà a ṣẹ́gun wọn nípa ìgboyà ibi àti ìhàlẹ̀ wọn wọ́n a lọ mọ́ ara wọn wọ́n ti ọ̀ lè alẹ̀ lọ sámọ́ọ̀lù sámọ́ọ̀lù tí o bá tí o sára tí o bá tí o fi tó ń bá wa sọ á bá ọjà lọ sọ fún ọlọ́run yẹn wí pé àwa ò lọ́ba nígbà tí o bá mú orí ọjọ́ àwọn èèyàn tó léyìí tó jẹ́ pé wọ́n di alágbàdàgbìdì báyìí a ti ṣẹ́gun wọn báyìí wọ́n wá ojú ogun. Kọjá báyìí wọ́n wá wá ọkùnrin kan ṣoṣo láti ago àwọn ọ̀tá ó jáde tí a ń torúkọ rẹ̀ nígbò láyàtọ̀ ó wá wò wọ́n báyìí pé ẹ̀yin kì í ṣe ìrànṣẹ́ bá ọsọ yìí wọn ò sí ìrànṣẹ́ ọlọ́run mọ́ pé ẹ wá sí oko mo ti kọ́ wá àwa fílípìnì ẹyin ọkùnrin kan láàrin yín ẹyin ọkùnrin kan ọkùnrin tí wọ́n ti yẹ òye báyìí o ó ń wá rìnrìn nínú ibi tó wà ẹ̀rú bà lọ́pọ̀lọpọ̀ àyà yíyá àti ẹ̀rú tó dúró tó dìde dúró tó jáde ó wá mú ẹni tọ́ni lọ́kàn le nínú ẹjọ́ ogun ìṣẹ̀lẹ̀ títí ẹnìkan tí òun ò retí tó jáde wá orúkọ ẹ̀ ní dáfídì ó sì ti jáde wá ó ní ohun tí gòláyàtì sọ ìgbóni ìfọ́nu torípé ọkùnrin yìí kò wá pẹ̀lú ìdálẹ́bi ọkàn nígbà tí ó ń tọ́jú ago àgùntàn bàbá rẹ̀ ó ní ìwàdí ọlọ́run nínú rẹ̀ ó ń fi ọlọ́run ó mọ ọlọ́run ọlọ́run ìṣẹ́lẹ̀ eléyìí ọkùnrin náà tí ó gbọ́ràn nígbà tó bá ní irú èèyàn bí eléyìí tó jẹ́ ọmọ ìwàdí ọlọ́run tó gbọ́ràn tó jẹ́ olóòótọ́ ẹni tó jẹ́ wí pé ó kò mọ́wọ́pọ̀ mẹ́sẹ̀ ó wà ní agbègbè tó ń tọ́jú ago àgùntàn ó lè rí ohun kankan ká mọ́ lọ́wọ́ lòdì sí ó jẹ́ ẹni tó mọ́wọ́ mẹ́sẹ̀ ní àwọn ọjọ́ díẹ̀ ní orí tó kọjá a fi àmì rò yàn án nínú ènìyàn ní olóyìn ó jáde wá ìbọn wọn ní ojú ọ̀nà wọ́n ti wá rẹ̀ sílẹ̀ ló ṣe wà ní ọjọ́ nílò ìṣòwò ìṣòwò wá tó ní ìgbà ìgbà ilé ìlú ọkùnrin náà tí wọ́n lè halẹ̀ mọ́ torí pé ó ní ìgbélé ìṣọ́ nínú rẹ̀ ilé ìlú ọkùnrin náà pẹ̀lú ìwà mímọ́ nínú ọkàn rẹ̀ àti ọwọ́ mímọ́ àti àyà tuntun àwọn ilé ìlú ọlọ́run wọ́n lè dojú kan jù lọ́wọ́ ọlọ́run yóò fi ara rẹ̀ wọ́n lè dojú kọ ọ̀tá ọlọ́run yóò fara hàn nínú àkókò bẹ́ẹ̀ bí dábìdì ṣe wá jáde wá ni dábìdì yìí ni olówágbá ayọ̀ ìṣẹ́gun àti ìborí lórí gòláyàtì tí ó ń kọ́ni tó ń halẹ̀ lọ́wọ́ báyìí.
nígbà tá a bá wá kọ́ ẹ̀kọ́ bíbélì a ó kẹ́kọ̀ọ́ tábà lè fi ní ayé wa à ń kẹ́kọ̀ọ́ kí ni mo lè rí nìyí tó bá lè jẹ́ pé èmi màá lè ní ìṣẹ́gun lórí òmìnira ti gáàdì lórí gòláyàtì tó lè dojú kọ ayé mi báwo ni dábìlì tó ṣẹ́gun ìṣẹ́gun oníkànnàkànnà.

nítorí ọ̀pọ̀ ẹgbẹ́ ló ń fẹ́ fi ojú àgbẹ̀ wa hàn wọ́n tó wọ́n ti fẹ́ wọ ọdún márùndínláàádọ́rin oṣù tó ń bọ̀ nìyẹn ronú nípa ilé ìsìn. Àmọ́ ní ọjọ́ kẹfà oṣù kẹfà nítorí ọ̀pọ̀ ọlọ́run olùfẹ́ àgbọ̀nwó a di ọdún mẹ́rìnlélọ́gọ́rin oṣù báyìí. Nígbà tí wọ́n wá sọ fún ìjọba yìí ẹni ìjọba yìí àwọn ọkọ̀ fún wákàtí kan àbọ̀ ni wọ́n gbé wá gba òṣìṣẹ́ ọkọ̀ yìí fún wọ́n tó gba ìrìn àjò wákàtí mìíràn. Ní ìrìn àjò kan wọ́n rin ìrìn àjò bí wákàtí mẹ́ta nílẹ̀ àti lókùnrin nìkan lójú ọ̀nà àti ní òfurufú wọ́n wá débi tó ń lọ. Wọ́n á tó ń tọ̀ka rẹ̀ báyìí ìjọ wọ́n ti wà náà ojú ọ̀tọ̀ wọ́n ń jókòó wọ́n ti ń kọrin. Wọ́n wá sọ wọ́n fi wọ́n hàn kò sáàyè láti fi kọ́ fi ojú ọ̀tọ̀ farabalẹ̀ jù ọ̀. Mo kò rí ọ̀tọ̀ lọ́rin wọ́n tó jáde wá àwọn dúró bí mo kò dúró mú ìwé pẹ̀lú ìgbóná náà.

Jésù. Ìgbàlórí òkòtò nínú ayé rẹ ní orúkọ Jésù. Agbára agbára ti ẹ̀mí Ọlọ́run lórí ayé rẹ ní orúkọ Jésù. Ìmísí ẹ̀mí yóò wà lórí ayé rẹ ní orúkọ Jésù. Má gbèsè ara. Lọ́jọ́ tó tẹ̀lé títí ta rárá. Ohun tó ń jẹ́ nínú ọmọ ẹ̀ṣọ́ ẹ̀ṣọ́ ń bo bí ó ṣe bí kò bá wà ní ìṣẹ́gbà tó bí ó fi hámọ́ra ọdún tó títí tí ẹran ara yóò wọ ní ayé rẹ lórúkọ Jésù.

Pogba ní orúkọ rẹ̀. Kò ní sí ìdààmú ọkàn nínú ayé rẹ̀. Ṣé ìfara ó gbà tí ó gbọ́ ó bá fara hàn. Má gbàrìrì bí ọkàn ọlọ́mú. Bí ó ń gbogbo tó gbàgbọ́ mú. Má wòlẹ̀ wò lójú kò sí. Nígbà tí ó ń borí olùbẹ̀wò tó bá wá. Má ní ìṣòro ìwọ ọkàn. Má ṣe wo ọgbẹ́ tó ń ṣe. La ojú rẹ kó o wò wọ́n lójú kò sí. Má gbójúbolẹ̀ má gbójúbolẹ̀. Má ṣe fààyè gba obìnrin olùbẹ̀wò tàbí ọkùnrin olùbẹ̀wò láti fọ́ ọ lójú. Kò sí ìṣòro ìwọ ọkàn. Gbogbo àníyàn rẹ ló.

Ìgbàgbọ́ ni a ti ń sọ̀rọ̀ nípa ìgbàgbọ́ ni a ti ń sọ̀rọ̀ nípa ìgbàgbọ́ ni a ti ń sọ̀rọ̀ nípa ìgbàgbọ́ ni a ti ń sọ̀rọ̀ nípa ìgbàgbọ́ ni a ti ń sọ̀rọ̀ nípa ìgbàgbọ́ ni a ti ń sọ̀rọ̀ nípa ìgbàgbọ́ ni a ti ń sọ̀rọ̀ nípa ìgbàgbọ́ ni a ti ń sọ̀rọ̀ nípa ìgbàgbọ́ ni a ti ń sọ̀rọ̀ nípa ìgbàgbọ́ ni a ti ń sọ̀rọ̀ nípa ìgbàgbọ́ ni a ti ń sọ̀rọ̀ nípa ìgbàgbọ́ ni a ti ń sọ̀rọ

Mọ́tàṣì àti àbẹ́jọ́ àbẹ́jọ́ jẹ́ borí Mọ́tà Mọ́tàrì. Bí àwọn èèyàn ọlọ́run jẹ́ borí àwọn parisi àti parisi tí a kò ní sísì àkókò wọn, àwa náà ó borí.

báyìí ó ga yóò rẹ yóò ṣẹ́gun ọ̀gbẹ́ akẹ́dùkùtùkù ọkọ̀ ìkẹsẹ̀ àyè òun ẹni tí ń wá rẹ yóò rí gẹ́gẹ́ bí iṣẹ́ sábàrò pẹ̀lú agbára gbogbo àti àmì àti iṣẹ́ ìyanu òkú bẹ́ẹ̀. Àwọn àṣìgbà ní ìfúnni agbára kákútù sọ́bọ̀ ó dàbọ̀ tó wọ́n fún ọ̀ agbára tí ó jẹ́ òkú ní ọ̀pọ̀ ìkọwà àti pẹ̀lú ìtọ́jọ́ ìṣòro gbogbogbò fún àwọn tí ń ṣògbó nítorí tí wọ́n kò gba ìfẹ́ òṣìṣẹ́ tí àbá ti gbà wọ́n náà ó yẹ wọ́n mi tó tẹ́lẹ̀ tó bá dìde. Ó ti ń takò ọ̀pẹ́ òkú tó ń takò àwọn ìlànà ìwọ̀ mímọ́ tó takò gbígbó òṣìṣẹ́jú ọmọ ara ọ̀tọ̀ tó gbó ara rẹ̀ ìgbó tó ń fọnu tó lómi ní ọlọ́run tó ń gbogbo fún ọlọ́run bá ṣe òmìnira ní òṣó ń wò mí ní àṣẹ tọ́ka látọ̀dọ̀ ọlọ́run tàbí ẹnikẹ́ni tó ò mú gbọ́ ní ọlọ́run tó lè tọ́jú kan ìlú tẹ̀lé ní bẹ́ẹ̀ ni àwọn kan yóò tẹ̀lé torí tó wọ òní.

jẹ́ wípé ó mú wà rere ẹni tó gbọ́ tó ó ní àti àtìkàlẹ̀ rírọ̀ ẹni tí ó fi ń gbọ́kẹ̀lé ẹni tó gbọ́ mímọ́ nígbà tí ó bá gbogbo kọ kò láyàtì ayébòrú kò láyàtì àṣubú mo gbàdúrà tó rú agbára ikọ̀ náà yóò wà sórí ayé rẹ̀ báyìí. Gbogbo gbogbo lára ti ń bọ́ nígbà tí mímú orúkọ ọdún òsì.

sí òkúta nínú kọ̀lọ̀kọ̀lọ̀ dábìdì yìí ní a ti kọ̀wé rẹ̀ ènìyàn tí yóò wà nípa àkàrà nípa ṣùgbọ́n nípa gbogbo ọ̀rọ̀ tí ó fi ẹnu olúwa jáde wá ni òun wà láàyò torí olùdánwò. Ẹ̀sùn nǹkan tí ò bá wò mímọ́ mu láti lè rìn pé ojúlówó ọmọ ọlọ́run ni ẹ́. Bí ọ̀rọ̀ náà sì pé ìwọ kò gbọdọ̀ gbọ́ olúwa ọlọ́run rẹ wò. Olùdánwò wọ́n lè gbà tó pọ́ rí nínú ayé rẹ pé kọ́ máa wá nígbà gbogbo. Kìí sílẹ̀, kìí bàlẹ̀, kò sí ìjà kan.